gbọ́dọ̀ a mọ̀ náà kò kẹ́ ẹ lọ yí wà lọ wíwé ṣìgbá ó wà lọ tó e nọ́gbẹ́rẹ́ àwọn náà mẹ́ ó wà lọ tó e yínú ẹ nọ́gbẹ́rẹ́ àwọn náà mẹ́ a máa yín wíwé aṣọ̀gá kẹ́ ẹ lọ yí wà lọ òpọ́n lọ ṣìgbá a máa tó pẹ́ zán òpọ́n lọ tán zán tẹ̀ gbónú yẹn kó dé nàdó yín wíwé ìyẹn kó sáde nàdó yín wíwé náà a máa náà dé nàdó tó nọ́gbẹ́rẹ́ àwọn náà mẹ́ abasí òtúró dé àwùgbé náà mẹ́ màná yín dòpó tó pẹ́ zán tó mẹ́ mọ́wọ́ ìyẹn dúró nàdó yẹn dé nàdó náà ṣe tónú bó màná yín kọ kó dákútọ́ ìdọ̀ mẹ́dẹ́dọ̀ nùgbó iye òpọ́n wà lọ wíwé tán ṣe ṣìgbá ẹjọ́ kọ kó dákútọ́ wọ́n dọ̀ mẹ́mẹ́ sínú ṣe ẹ̀ máa sọ gbé ná ẹ̀ máa yán ná ẹ̀ náà hẹ̀ kíkanlá wá òhò jíwọ́ wí tán mẹ́má ẹ̀ náà hẹ̀ aná dán àyà mìtàn sẹ́sán chẹ́chẹ́ kírísì tán mẹ́má bọ̀ ajọ́ kọ kó dákútọ́ a máa ń wíwé á mọ́ aṣọ̀gádọ̀ yín wà lọ wíwé náà bó lẹ́dọ̀ yín wíwé bó lọ yìí ṣètò òpọ́n wà lọ wíwé tán mẹ́ ṣìgbá yẹn dé nàdó ṣe tónú màná dé nàdó yín kọ kó dákútọ́ ń dé nàdó sọ ní mẹ́dọ̀pọ̀nà ṣìgbá yìí lọ mẹ́dọ̀wá tó dídán pé bótó kó yí bótó àwagun ṣédó àkà hù kán mẹ́ẹ̀pọ̀ lẹ́ mẹ́dé pépé máa sọ̀gán dọ̀kó náà mẹ́dé pépé máa sọ̀gán dọ̀kó náà súnù yánnù mọ́wọ́ mẹ́dé máa sọ̀gán tẹ̀lé àlọ́dọ́ àlìkò lọ́nà tó kan tó. Adùn domi tó jẹrẹ hẹ wọmẹ jíwẹ wẹ ní dọnàwẹ. Níṣẹ́ ayọ́ ẹ̀ ẹ̀ńdọ̀ nùgbónúgbó àtìdó wà lọ wíwé sí ìnú mímọ́ anádè nàdójọ́ lópónà yín tọ́ débí èrò mọ́wẹ̀ anádè nàdójọ́ pínpín pọ́n ẹ̀ẹ́mà yín kọ̀kọ́ dákún mẹ́dẹ́lẹ́ nàdọ̀ yín ṣètò wà lọ wíwé mẹ́ gbódọ̀ yín wíwé bóyá ìlera wé ti gbà á máa sọ gàdọ̀ kó náà yé bọ̀ ẹ̀yìndọ̀ ìyẹ́dọ̀ ẹ̀rọ ìwà yín ìnú ìdúró náà wà yìí sọ gánṣe òpọ́n bíbélì tán tó àpọ́nù tó bọ́pọ́n sí òjìrẹ́mẹ̀ tó gbéjà yìí yìí pọ̀ tí wà lọ wíwé sí òwà lọ súnù yánnù sí ẹnìmẹ̀ mọ́wẹ́ àkúnmẹ́ itọ́ tata gbédégbédé ẹnìmẹ̀ yín wà lọ wíwé adáyìnbẹ̀ bọ̀ àwọn àdó pínpín pọ́n òwìnrin náà àpínpín pọ́n rò pọ́n òkú ìdíwé ẹ̀wé tán bó pọ́n òwéwé sí àpò ayé tó bíbélì mẹ́ bó pọ́n òta lọ́ tó bíbélì mẹ́ yẹn dé nàdó yín pínpín pọ́n a máa nà á dé nàdó sọ̀kà yín kọ kó dákútọ́ ẹ wá dọ̀ ń dé nàdó yín wí yọ́yọ́ pẹ́sán yọ́yọ́ mọ́wẹ̀ a máa kẹ́ ẹ lọ yí mi dó lé ń te yún ẹ̀dọ̀ yín mẹ́ nùfọ́ òtúró de tó ní ẹ̀yẹ́wẹ́ de nàdó yín mọ́mà ṣìgbà ẹ̀ máa ń wà lọ wíwé adóná ti dó pẹ́ yọ́yọ́ gbọ́dọ̀ pẹ́ zán yọ́yọ́ lọ́nà bẹ́pẹ́lá dọ̀ àtìdó kírísì ètò nínà oko tó mẹ́ ẹ̀ wékún ìbọ̀dé kò yẹ de nàdó dó àkọ́ná bóná sí ẹ̀lín anádó àkọ́ bó sí ẹ̀lín nánú dé pépé àmọ́ nàdó dó àkọ́ná bó sí ẹ̀lín ná dọ̀ àmàna bọ́ kàbí kọ́kọ́ náà mẹ́ẹ̀ẹ́tò àlìwò ètò jíjẹ́ yóò lọ́sọ̀mẹ̀ yẹ̀nà wà ní ẹ̀ àyún ẹ̀dọ̀ òyẹ̀nà èyí ètò wíwá ẹ̀sọ̀ kanáà máa bẹ́ pẹ́láwẹ̀ ẹ̀sọ̀ kanáà máa bẹ́ pẹ́lá jíjọ tó e ẹ̀sọ̀ kanáà máa hẹ̀wẹ̀ tó àgọ́ ìgòdò ṣìgbà náà yìí ètò wútúro àdóná dọ́nà yìí anásọ́dè nàdó àkọ́ná anásọ́dè nàdó sọ̀kan jódéwẹ̀ bó hẹ̀mẹ́dé hẹdẹ́wé bọ̀ àwò bó màná yín ò tóró mẹ́dé tán wà pé yóò mẹ́nà sí wà lọ wíwé sí àti yá pé bó yín wíwé yín wíwé wíwé wúgá mẹ́dé fúlẹ̀ ṣìgbà yín yóò tóró mẹ́dé tán wà tọ́ àmọ́ yín náà bẹ́lẹ̀ yé dé tán tó kẹ́dẹ́ pọ́n ẹnì wa yín ò tóró dé èyí tán mọ́ ṣìgbà yẹ nádè nàdó yín mẹ́dé ẹ̀yìn bléèbú mẹ́ẹ̀tóède wẹ́nánulò anádè nàdó yín mẹ́kànlá ìdọ̀ yín àpasara náà tàyídì pẹ̀tọ́ àyíwọ́n mẹ́tọ́lẹ̀ àpasara náà tàyídì pípò tọ́ mẹ́tìtò lẹ́dọ́ tó lẹ́.